0: लाश तुमको फाफी
1: तेना तुम मिंसिन सचियाम तेना एवा एवा तेनाम तुम्बे तुम ले हिज नाना माफनी फिता दे मना रेट नाम फीस ना मिस ना नुआन ने की जाओ चान ना वन तेन अपना लेटा रेट चिते तंडु दान चिते मनो कास पुस रहो मंदे ची मना सतान ना सो एवा तेना मना सतान ना मतेत के मनो शेल
2: तेना नापतुंबु नांते वो लुआर दे तेना नापतुंबे ने सकाफोना सान तांड ना सची izany tsy maintsy ny tena anao nytandremanao mba sady erovanao ny hafa ihany koa matahotra fa aretina sady aretina tsy hita maso dia matahotra anytao an-trano aloha izany ny ankizy tsy mivoaka ny trano mihitsy fa dia ao an-trano a dia raha sendra mivoaka kely ara dia manasa tanana dia mampiasa gelle foana izany zay natao dia ho any tena miasa moa dia zao hitanareo zao manao kasikosy
3: onamana mitombo firy ero madinina izy raha amiko manokana aloha zany milina tsy maintsy milina mitandrina lasala amiko manokana aloha zany dia mitandrina ny tenako satria za misy koa ny akohonako tsy maintsy arovako raha sala ny amiko manokana aloha zany na tamin'ny mbola nisy maty a na tsy nisy maty dia ilaina ihany ny fitandremana ho an'ny be somaro zany ny fitandremana fa tsy hoe ho an'ny olona rerery na ohatra zany fa mandeha fa ny tanana hoe manasa tanana amin'ny savony matetika manao kasibosy dia mananomboka nanaraka fepetra zany zay no ny anahako manokana
4: zany za manokana zany vo nanomboka hoe mbola tsy mitondra masika raha tsy ihanina ny fitandremana dia efa nitandrina foana vo nanomboka mihitsy ny pepetra rehetra za zany le soa azoka any no nitandrembako fa tsy ny menny toatsika hoe nyfanjakana zay ny voalohany dia nyfitandremana za tsy loa vitesa zany efa fantany nanomboka tamin'ny voalohany ka hatramin'izao mbola mitandrina foana na ny amin'nytoeram-piasana na ny an-trano na eny an-dalana
1: matahotra mihitsy dia ampitomboana ny fitandremana vao isaky ny avy mandeha dia tsy maintsy alohan'ny hiditra ny trano dia tsy maintsy manasa tanana foana rehefa alohany anao sakafo dia tsy maintsy manasa tanana foana dia rehefa alohan'ny sakafo tsy maintsy sasana matetika foana za ny tanana indrindraindrindra hoe avy any amin'ny visenao dia tsy maintsy efa asiana siovoninao dia asiana savony anasana tanana dia ny arovava tsy maintsy apetaka tena mampatahotra eny amin'ny fafatesana moa izany rehefa tonga ny fotoana afaty anao na hoe tsy le coronavirus ara mahafaty anao a dia maty ianao rehefa tapitra ny andronao fa saingy hoe aleo misoroka tsy izay mitsabo izy izy la fitenenana
0: saotra tomboko lahy saotra tomboko vavy
5: andodolarsierakanalasy fatsika jiaberikitsy zakaraka mafinny original